lẹ́ni ọjọ́ sunday ni ò ní sọ ẹnikẹ́ ni wà dìdàkudà o arúgbó ọjọ́ àdàgbà mátẹpẹ́ létí lukára bí ajẹrẹ ọba gbogbo ayé ọba gbogbo buhari ìró àlá òkìtìbárigbó òkìtìbá.

0: tẹ ọ wa ọmọ rẹ ma wúlò fún ọlọrun ní lálàyé ọmọ wúlò fún ọ a wúlò fún ra rẹ olúwa rí ọ ọlọrun ò ní jẹ kó wà yóò tẹ ọmọ rẹ ẹni tó fẹràn tí ó fẹràn rẹ yìí lórúkọ jésù ọlọrun yóò máa gbà lọwọ wọn ọba mi tó mọ bí ẹjẹ ṣe dédò yóò ṣàwárí ire rẹ lẹni o olúwa dá sí ẹdùn ọkàn rẹ tọmọtọmọ omi jẹ ojú rẹ dẹrin lórí ọmọ ògo díẹ mi pé kò ní jẹ ti wà tọmọ rẹ o ọba tó nomi jẹ ananu yóò nomi jẹ ìdílé yín o ọrẹ kò rí kò sọ ọmọ rẹ kò ní padà dé afogunjá ni o iná bẹ nínú ìṣáná tó tutù ò ní rí jẹ aráyé o wọ́nmúwọ́mú létí ń wà mọ́ orí rẹ máa wà mọ́ tọmọtọmọ ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ́dẹ́ ọ̀há lọ́mọ́ta rẹ lọ́wọ́ ire larun gúúsù àti àríwá yóò wá orí o ọmọ tí ò sẹ́ni tó lè dá lọ́wọ́ kọ́ yóò ṣe ọ́ lóore o ọmọkùnrin máa ṣe jẹ́jẹ́ ilẹ̀ ò ní yọ o nǹkan ò ní ṣe ọmọ olóore rẹ ẹ̀sùn ò ní ká ọmọkọ́nà tọmọtọmọ ọmọ rẹ máa ṣàṣeyọrí láyé o lálẹ́ rẹ lánàá tó fi mọ́ni kò ní já sásán o yóò padà já sí ẹ̀rí ọlọ́run ò ní jẹ́ kí nǹkan ó ṣe ọmọ rẹ o wọn ní rán ọmọ rẹ lọ sí ọ̀run alákejì o ọmọ rẹ ò ní tẹ́ ọ ò ní dẹ ní àbùkù tọmọtọmọ o ò ní fi rùgbọ̀n ara tọrọ kiri o ò ní fi rùgbọ̀n gbàwọn ẹ̀bà tí ò lọ́bẹ̀ àkókò àti jẹrẹ ọmọ wọn nílé ọkúrò nídìí ẹrù rẹ ò ní jẹ̀sílẹ́yìn yìí ò ní gbégbá bára lé ọmọ rẹ lọ́wọ́ gbajúmọ̀ ọmọ rẹ ò ní wo òkùnkù ẹni tí ò kí ọrí kò ní padà kí ó pẹ́ kú ìdárònú léyìí o ayé ò ní fi ìbànújẹ́ mọ sí ti rúùmù rẹ o wọ́n ń retí ohun tọ́mọ rẹ máa mú bọ̀ wá múre bọ̀ o wàá máyọ̀délé ọmọ rẹ ò ní dún ní yẹ̀yẹ́ ilé ọmọ rẹ ò ní da oro o ò ní rọ́gùn yẹ̀yẹ́ ajọ́ alẹ́ látara ọmọ ọba kan kì í jìyà ò ní jìyà tọmọtọmọ o joseph pèsè fún ẹbí rẹ lórúkọ jésù ọmọ rẹ á pèsè fún ọ david bọ ọmọ ìyá rẹ lórúkọ jésù ọmọ rẹ máa dolú ọmọ ọrọ ní ti solomoni ọmọ rẹ máa dán lọrọ o ní nàkàtà kó tó rí mi o owó bá dé ẹbí wá wàárí ta jẹ́ṣe o owó tó tó wó yàgbà ọrọ tó tọrọ ó yàgbà o ní rọgùn àti jẹun látàná tọmọtọmọ o ọmọ rẹ ò ní gbàǹkan jẹ lọwọ eléni ni àríjẹ níbi mọdàrú kò ní mọ náà lé rẹ o wọn dẹ ní bàtà ọmọ yín jẹ o gígì rẹ ò ní fọ ayé ò ní bògùn ọmọ rẹ mọlẹ bí iṣu o o ní rọgùn ẹpọ òbóró mọ lórí ọmọ o agbogbo ayé ọmọ rẹ máa dún kọgọkọgọ lọdún yìí o àsọtẹlẹ rẹ máa ṣe lórí àwọn ọmọ rẹ àwòrán ogun tó jẹ bàbá kò ní jẹ ọmọ rẹ o èyí tó jẹ àyẹ kò ní jẹ ọmọ rẹ o ọ̀dájú abiyamọ lórúkọ jésù kò ní bàtà ọmọ rẹ jẹ ẹyin ẹgbọn dà ẹ ní ṣe irú àbúrò o àbúrò lórúkọ jésù ò ní ṣe irú ẹgbọn rẹ o ò ní pọwọ ẹlẹdà fọmọ rẹ o aláfọṣẹ ò ní fọfọṣẹ bá ọmọ rẹ wí iná ọmọ rẹ máa dùn dalẹ ẹmí mímọ ṣé ogun ìdílé yín lónìí o grandpa lórúkọ jésù wà á jẹ wọn mọ o grandma ti yín ò ní gbé o arógunyọ kò ní fi ọ jẹun bobby sam ṣe wí ọtá ọmọ rẹ máa tẹrí bá atlas kò sẹ́ni tó lè mú ọlọ́run lórúkọ jésù ọmọ rẹ ò ní ṣe é mú o ojúlọlá kan fi iṣọ rẹ mí kíyèsára yóò bàlẹ́ ọlọ́dẹ olúbi ènìyàn olúwa yóò gbà wá lọ́wọ́ ẹni tí iṣọ́ ni tá a ṣọ bá a fi àdúrà di ọmọ rẹ ní àbúrò ìwà borí dandan ogun ò borí jésù ogun ò ní borí rẹ tọmọtọmọ o ìkàtó fún òkùnkùn ní ìfọmẹ́ṣẹ́ ọmọ rẹ ó yẹ iná jò lónìí atú àyànmọ́ ọmọ rẹ sílẹ̀ nínú yàrá òkùnkùn ogun ọmọ rẹ tàn kárí ayé àfi náàbù ọlọ́run rú ọmọ rẹ ní agbára ní àárín ẹ̀gún ni mọ̀rìwò ó jẹ̀jọ́ ọmọ rẹ máa tayọ ògo máa jáde ògo máa fọhùn ọmọ rẹ máa di ńlá ọmọ rẹ máa rógòlò agbé àgbàdo há sí ẹnu ọ̀tá ọmọ rẹ dágbó ni ilé yìí ṣubú yakata lónìí o ò ní rógùn àrìnà kò tọmọtọmọ o ò ní bá ìjákulẹ̀ pàdé ọmọ rẹ ò ní jẹ ẹ tán ẹni tí ọmọ rẹ bá pàdé kò ní gbògo lọ́wọ́ rẹ adinilọ́wọ́ mú níbi oúnjẹ kò ní di ọwọ́ ọmọ rẹ mú o wàá jẹ oúnjẹ ayọ̀ wàá lọ́jọ́ ayọ̀ ìgbà rere yìí kàn o ò ní dẹni àkọlẹ̀bù tọmọtọmọ o ò ní rógùn ẹni ẹni ajínilẹ́sẹ̀ ò ní táwọ́dá tọmọtọmọ o ìrànlọ́wọ́ yìí kàn wà tọmọ rẹ o adójúlé ni kò ní dójúlé ọmọ rẹ fún ibi o ọ̀rọ̀ rẹ dayọ̀ màmá o ojú rẹ máa ríire ọmọ rẹ ìlágbó ara mi mo fi kéde wípé ẹ lọ soríire gbogbo ẹ̀jẹ̀ oníjẹ́jẹ́ jẹ́ ẹ̀yẹ́ dìde o gbogbo ọmọ tí òrìṣẹ́ ọlọ́run kọ́ pèsè ẹ ò ní kàwé jìyà ẹ ò ní kọ́jẹ́ jìyà mo fi ìlágbó ara mi sọ wípé ọ̀nà ńlá fún gbogbo ẹni gbọ́mi ní àgbáyé oríṣi owó yìí ò ní gbẹ o ìbànújẹ́ ò ní pàdé ayọ̀ rẹ àwọn ìkà kò ní dìde sáwọn ọmọ yín o kànga yọ yín kan omi lọ́dún yìí bí wòye ọ̀lọ́yà owó máa dé ọ̀rọ̀ wọlé iṣẹ́ yín máa bọ́ sí ògo máa fọhùn ọmọ rẹ máa fọlá kẹ́ ọ ìpè má dúró má sọ kò ní tọ́ sí olórí ọmọ gbogbo gbogbo yin te nwo omo ole ayo ko so ninu yin gbogbo yin odi bi si egbagbara ibi were egbagbara bi ye jesus oluwa wa
1: amen
0: engineer gbebide lagbara ka to ma lo church
2: ni oba week ti mo wa room apartments la nbe tele tele so inira ye po ka ma lo kishi ko ka ma lo toilet ko won je inira fun gbesi aye mi ni last week olorun gba le 400,000 plus fun
3: hallelujah
2: olorun tun fun mi ni 100,000 olorun fa kenya aye lo wa
3: aye lo wa o
4: eyin mele le ma rowo ka to dele
3: emi ni o
4: gbagbo gbagbo o to sun la le yi enikan o ma transfer owo yen
3: o be
0: lawo ni gbogbo eniyan ma mu ebi adu ara wa si ori pepe gbogbo eyin te ko wa lojo ojo siri upo kan pepe yi laaro yi gbogbo eni mo de ma gba le ta ba ti gba adura si tan bo le ni dele mo to wa ni segun ota logun state so fo olokada ko gbe lo si church awon mo pakeye cac ago mefa ni gbogbo eniyan ti debe wa jeun omo o
1: amen
0: fun gbogbo eyin te gbe owo mo si se soke ori so wo eni kankan wa oni gbe lai lai
1: amen
0: iwo atomo re irete lero o ma to yin lowo
1: amen
0: ori so wo yin oni gbe o
1: amen
0: an fi awon mo olorun to le de ore majemu 1000 lati su ise siwaju wo wo o to be ko to be iwo se afiranse e mo je gbagbe ti fi tete ranse o orun a support eyin na o
1: amen
0: mama ti le ku kan ba ti eriyan fi agbara dura sile ku miran a se jile wa ṣùgbọ́n nígbà tí ìjì lọ ṣọ́ọ̀ṣì ní agbára láti tẹ̀síwájú ìyẹn ló fi mọ maki nínú ẹ̀rẹ́ ìjẹ ìgbàgbọ́ màmá ò ti lè máa wò wípé nǹkan ti tán ó lè ti máa wò wípé gbogbo ìrètí ti pin bóyá lórí ìṣúná owó rẹ ni bóyá lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ ni àbí lórí ìgbéyàwó rẹ ni àlá fẹ́ fi àdúrà sílẹ̀kùn tuntun ìsọjí august 2 ni mo tún ròyìn fún ọ yìí wípé ibikíbi tí o bá wà ní ọjọ́ yẹn rí wípé o wà pẹ̀lú jésù kristi ní ọjọ́ náà ìjì tó jà yìí wà gbọ́dọ̀ fi yọ ọgbẹ́ ẹ̀rí rẹ lójú nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìsọjí tí mo sọ ẹ láfẹ́ṣe wọnú ọjọ́ ìbí mi òróró májèmọ́ ọjọ́ ìbí ẹyọ kọ̀ọ̀kan náà nìkan fún abiyamọ kọ̀ọ̀kan rẹ́ẹ̀sì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn ìgbà yẹn làwọn mọ́ máa wọlé skul ìwé méjì méjì tán fẹ́ lò wọ́n mọ́ máa mú lé wọn lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ọlọ́run bàbá alábìyamọ o
1: ààyè ló wà.
5: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 fàkẹyẹ emmanuel ló máa gbé jáde first bank.
0: abiyamọ o a ò ní máa bọ jẹ mọ.
6: From Lagos, this is
7: Jordan. 105.5 FM.
8: This is Jordan 105.5.
9: Station with a voice for

0: Oluwa mi bandasi baba mi dasi mi oluwa mi bandasi esa interfere nu so niye enikan ni kini di ajebe ebini ajebe yeye ni eyin mama mama to mo re ti pe laje yi ogbowo lo fe dasi ti olorun baba dasi owo to yo mo fun iya mi ni o mo je o ola to yo mo wa elomi ni o ti o baba o da so lo ga re ah won yan je e ki gbe baba arifi po ba n da so lo mi olorun o jiji arifi po yo si mi lo jiji be mi wo le kan na divine involvement is a sign of divine favor and ninu women convention team wa ni define favor any kan ni woli be se se nso inu yin dun bo lolohun se le ba ndasi je n kokko so number 1 ki wa pe mama to duro yi mama kan ni how can God get involved bo lolohun se ma ba yan dasi the first thing when God decided to be involved or to favor you is he will raise a deliverer for you ti olohun ba de agbe olugbala olugbeja kan olugbala kan dide fun o enikan bi bawo eni to le support e be se n kigbe nisin baba ba ndasi gbogbo oro to nso yi o mo na ti o gba iwo nilo ati ba ronu ti e oju ko so lo if there is a man that can pray there is God in heaven that can answer prayer provided ti wo na ba ti da Jesu oluwa mo eni to ba da Jesu mo gege bi oluwa to olugbala re ah ki pe to lo mo fi tete dasi anybody ti o tun dese because bibeli ni bi n ba gba ese loka aya mi o ni olohun ki o ni gbon adua mi o ni if I regard iniquity in my heart God will not answer my prayer and e wa gbo mi gbogbo eyan omo olohun a gbe olugbeja kan olugbala kan olufani lowo kan yo ran si o olohun ni lo kan so lato run ma fun yin lese bibeli yen o le gbe woli kan dide o le gbe pastor kan dide o le gbe contractor kan dide o le gbe businessman kan dide o le gbe enikan ti o kan dide mo fe ko nise lo fe ki aye re o le ba bo soju e wa kan ri oju ere ti o se ko ti o se salaye wa e wo won ti ya ida nisin engineer mo me sumo to se o ye so
1: oruko mi ni Mojisola Azan
0: Mojisola
1: Azan
0: Azan nice
1: mo wa latoje
0: nibo
1: lati oje nibadan
0: oje bi
1: eh ko tan bi na mo tin serve
0: nibo le tin serve
1: ibi ni mo tin wa josi
0: be le tin serve
1: be ni bi mo ti wa setin
0: yes I want YSU ibi won tin serve
1: mo ti mo ri ni pe ojo monday ojo ton na ja asoke ni oje
0: loje nbe yen loje olufi
1: ike kekere ni mo fi ma ko ose ose ni mo nse ta ose olomi yen kekere ni ma ngbe ṣùgbọ́n jọ yẹn mo á fi ojú kòkò lọ́gbà ké ńlá lọ́wọ́ yàn mo bá kò mo jẹ́ rù jáde lọ ọrùn wá ti wọ̀ mí mo yípo díẹ̀ mo bá wá lọ bẹ̀ yá pẹ̀pẹ́ ẹ̀jọ́ ẹ jẹ́ ń dúró lọ́dọ̀ yín bí ọrùn wọ̀ mí ni ó bá ní ìjókò ń bá sọ̀kalẹ̀ mo bá ń tò ìbẹ̀rẹ̀ báyìí ni mo bẹ̀rẹ̀ tí mo ń tomi tí ìfìdí lélẹ̀ níṣẹ́ tòótọ́ ti ń jókò ìbẹ̀rẹ̀ ọkùnrin kan kàn wá ni ó ní mọ̀mẹ́rin ni abẹ́ lo bí ṣé bó ṣe lémi yẹn ó ti dùn mí wọkàn omi ti lé sójú mi wọ́n jà ń kó ọmọdé mamẹ́ dáhùn lóhùn mi ní ẹjọ́ mi ń kó náà ni òun fẹ́ gbèrú mi kí n dáhùn mo bá kọ̀ tán mi ní oye ẹgbẹ̀rú mi ó dẹ̀ gbèrú mi bá sọ dá títí kejì mo bá ń lọ bẹ́ẹ̀ mo pàdé ìyá kan ló bá ní mamẹ́ ṣàánú mi torí ọlọ́hun
0: ni mo ṣe ẹ̀jáde ni
1: sísọ̀ǹdẹ̀lú ọlọ́mi mi ṣe ẹ̀jáde ni ó ní kí n ti bá ní fún mo bá mú 200 iná ẹ̀ bá mo lè lọ́wọ́ ibẹ̀ ni bí ṣe náwó yẹn ti báyìí ìṣe ni omi tó ti dé ọ̀rọ̀ lójú mi lílé tó lé mi bẹ̀ yẹn ni ilé sọ̀rọ̀ sẹ́ni yẹn tó lójú mi wọra ó lé mi sójú mi ni omi yẹn bá jábọ́ pẹ̀ lójú mi lónìí màmá yẹn ń ké ni ṣé nítorí 200 fún mi lẹ́sẹ̀ ń ké ẹgbọ́wọ́ yín mi ní mi torí ẹ̀kẹ́ mi ní wọ́n lé mi bẹ̀ yẹn ni omi yẹn bá ṣe ń lé mi ní ẹ̀ ńgbà tí ò ń ṣàyè mi wọ́n láwọn fẹ́ lo ààyè àwọn ọmọ iná ṣe lé mi ó bá gbowó yẹn ló bá lọ ló bá tún padà wá màmá mo rí pé kò dùn mọ inú bẹ ṣe fún mi 200 yìí mo ló dùn mọ mi nínú
2: Kẹsọ̀wọ́ báyìí gbá gbogbo ọ̀nà

0: mọ̀ ń bọ̀ yín mọ̀mọ́.
1: Ló bá ní màmá, àdúrà yìí ti gbà ó, ẹ túbọ̀ máa fàdúrà ránṣẹ́ o. Ìyẹn ni tó rán wá wúrọ̀ ọ̀la nìyẹn jẹ́. Wúrọ̀ ọ̀la lẹ̀ ń tó rán wá ń jẹ́, ó lóun wúrọ̀ ọ̀la lòun ẹ fàdúrà ránṣẹ́ sóun náà kẹ́lẹ́ máa gbàdúrà fún ọmọ yín tó wà ń lo Ìbò. Àdúrà yìí ti gbà ó, ẹ tẹ́ra mọ́júra mi, mo bá tún polówó ṣọ́ọ̀ṣì wa fún.
0: Ẹ polówó ṣọ́ọ̀ṣì.
1: Mo polówó fún kẹ̀yẹ, ó nítorí ohun mọ́tò lòun wá kó gbé mọ́tò sí òun dì. Mi ní tó bá lè máa wo bàbá wa. Jísọ ẹni ọlọ́run òjijì, ipé tó bá tẹ̀lé pé ọlọ́run á ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì òkè ṣáà máa fi àdúrà ránṣẹ́ sí Bọ́sẹ̀ àti Ọláwálé $100,000 náà fún mi ìdá mẹ́wàá rí.
0: Ẹ tún mú ìdá mẹ́wàá wá.
1: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ ìní.
0: Ẹ tún san ìdá mẹ́wàá, ẹ rí bí san láti
1: ẹjọ́. Ìrírí bí sọ́mù kan ń di mọ́ra kiri ni kódà.
0: Màmá tún yọ̀ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán, màmá ẹ ń fòyín $150. Màá tún fún màmá ì $150,000 kí wọ́n lọ fi kún ọjà wọn. Àbẹ́ẹ̀rí tán wọn ni ẹnìkan lé wọn ọba lé ní báre ẹ̀gàn yẹn ohun tí láńlọ́ọ̀dù ń fojú ẹ rí ẹgbẹ́ owó yẹn lórí kì í sòpin rẹ̀ jí ó lé ọ kó o lè bá àánú tọ̀run pàdé ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà yí ìtàn mi padà. Kò ní fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ Imo ti kìlọ̀ fún yín. Gbogbo ìgbà tẹ bá bára yín ẹ mọ̀ ṣàlejò. Gbogbo ọ̀nà tẹ bá ń lọ ẹ mọ̀ sàánú. Wọ́n tún wá fún ìyá yẹn $100,000. Ìtọ́ kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe mọ kígbe ẹ fún gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ti mọ̀ gbọ̀n bí owó. Ẹ sà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́njọ Ọlọ́run lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ mọ̀mọ́. Mo sá mọ̀ pé wọ́n ní bí làwọn ti ń sáàf. Yìí nílò kí n mọ̀ testimony ní fi dá o mọ̀. Ibí wọ́n ti ń sáàf. Àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sáàf. Níbo lo ti ń sáàf? Hallelujah o. Department ibo lọ wà. I need department of the choir. I need department of usher. I need department of sanctuary keeper. I need department of protocol. I need department of youth. Different departments. In comfort life níbo lo ti ń sáàf. Màmá níbi ilé mi ti ń sáàf. Ojú ò sì tì mí pé mi ni pásítọ̀ wọn. Èmi gba ti wú àwọn ìyá báyìí. Kí lẹ́lẹ́ máa ń tà náà mọ̀mọ́.
1: Ọṣẹ olómi ni mò ń ta.
0: Ọṣẹ olómi.
1: Olómi liquid soap.
0: Liquid.
1: Àti àìsàn ni máa ń ṣe tà.
0: Ta ni máa bá yín ṣe?
1: Èmi náà mò ń ṣe.
0: Ẹ̀yin ni manufacturer.
1: Èmi ni mò ń ṣe fúnra
0: mi. Owó yẹn lé náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
1: Ẹ ṣe sá.
0: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà bọ̀. Ṣé ẹ wá dúró mọ̀mọ́ ẹ jẹun parí ọ̀rọ̀? Ṣé gbogbo ice cream yẹn ṣe wá là ẹ mú?
1: Ẹni tó tẹ̀lé mi ní ilé mú o. Mo ní ilé ti tutù, ilé ilé mú o, ilé tutù di o.
0: O tutù.
1: O wá gbé fún bọ́ yẹn, o wá di, o wá gbé sí láìlọ̀ tó máa mú.
0: Òun ló ń mú tiẹ̀. Ẹ yóò á jẹ nǹkan kan bẹ̀.
1: Mo jẹ rice, mo jẹ jollof rice yẹn, tan fried rice àti yun tan ké sínú ẹ̀, mo jẹ
0: wọn.
1: Chicken apá ńlá kan. Wọ́n ní gbogbo ẹni máa jẹ. Mi ò lè jẹ wúgbà mo délé gan, inú mi
0: ti. Níbi tá ẹ yóò dé.
1: Àbí bàbá ìlàjì ńlá kan ké sí mo gbé délé.
0: Ibi wá nìyẹn wà.
1: Mo ti mú ọmọ fún àkàrà lé náà.
0: Màmá yìí ni rèmí tó ń bọ̀.
1: Àmì Jésù.
0: Bá a ṣe máa ṣe ń jọ́ọ̀tì nù, oògùn wa tá à ń ṣe rè.
2: Ìgbìmọ̀ ẹlẹ́sẹ̀ àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò People's FM 104.1 Adó-Èkìtì ló ń fẹ̀sìkò ike ìyàwó bàbá wa ní Olúwa. Pásítọ̀ Ọdẹ́kúnlẹ̀ Epaphras Ọlọ́run òjijì. Mámá Tèmítáyọ̀ Ọdẹ́kúnlẹ̀ Epaphras kú ayẹyẹ ọjọ́ ọ̀bí wọn.
3: Congratulations on your birthday today.
2: Ọmọ bíbí ìrọ̀nà ní nilu Ado Ekiti idi ni ye o ta na fi kin lo sile iwe ilu Ado Ekiti
3: omo wa omo epula mi omo adu ora ara mo lori ekurugbe omo ewi otu omo roro ojo orijo kewi ba ti dotu laworo tu ila ti gbo ti ju ake riri la kun ni o
4: in on the go at www.jordan105fm
0: pe when man o si ti waye and kin to ma lo gbogbo eyan omo olohun kan fi rugbin kan ti ka fi titola kan fi da mewa re ti olorun irugbin dasimi ni mo fe ko fi le ida mewa oluwa dasimi account number church lele 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank ni account number church ni ti yan ba wa wole sare lu eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni yan Comfort Life Mission na ni o gbe jade ese bibeli ta fe ka laaro yi oni iwe isike o si le ka ko to mo bo o si le je gba o ba de isike chapter 1 titi wo chapter 6 isike 1 to 6 gbogbo eyan mo lohun te ma ki birthday yin loni e lo gbe nkan re se o happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli mo fe so testimony 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko ban
5: from Lagos this is
6: This is Jordan 105.5
7: station with a voice for entrepreneurs.

0: tọjọ yẹn soto bá ń bọ̀ wá tètè gbéra ọ́ìlì yín wà lórí
1: ọ́ta
0: nsọ́ndì pẹpẹ
1: rẹ
0: aleluya méje ogo méje osana àti iye o lè mú báyìí rẹ torí ó kọ àwọn sáàmù kan lẹ àwọn kan béèrè ibo gangan níbi tá à ń sọ yẹn wà ní fagba tó bá ti dé
1: fagba
0: sọ fún ọ pé ò ń lọ sí lónlo
1: bọ́sítọ̀
0: ọ béèrè authority
1: lẹ church
0: gbogbo èèyàn ló mọ
1: bẹ
0: àyè tó ń bọ láti ìjú ìsàgà
1: òkè
0: àrò lọ bẹẹ bẹẹ
1: gíwá
0: ẹwọ mọtò
1: tó
0: ń lọ sí agége tàbí fagba ẹbọ lẹ ló ń lo
1: bọsítọ
0: ẹ ti rí ọgọrọ àwọn èèyàn
1: tí
0: ó máa rọ wọlé ìkòròdú ní low cost
1: bọsítọ
0: ẹ ti rí ọgbà mẹkáníkì láyẹn ẹ béèrè ń bẹ ibo ni authority wa ẹ ti rí ọgọrọ àwọn
1: èèyàn
0: aago mẹjọ láàárọ iṣẹ máa bẹrẹ
1: ńbẹ
0: èmi gbàdúà bó o ṣe wọnú aleluya gbogbo àìsàn jábọ lára in the name of Jesus méje ni aleluya o là ń ké níjẹta tí ìyá kan lọmọ ohun tí ò gbọràn fún 21 years ó ní for the first time
1: ó
0: pe mọ́mì àwọn sọ̀rọ̀ sí létí ó dẹ̀ respond mo ti ní kí ìyá yẹn mọmọ yẹn wá sórí òkè ní end of the month torí cross over
1: òsùn
0: yìí olówọnú bẹ́tìdé
1: ó
0: máa lágbára aleluya méje
1: aleluya aleluya aleluya aleluya aleluya aleluya
0: ẹyí sí ọ̀nà
1: kejì
0: ogo nígbà méje
1: ogo
0: ẹyí sí ọ̀nà kẹta ẹ pariwo osana
1: osana osana osana osana osana osana
0: ọ̀nà kẹrin
1: iye
0: mo wọnú májẹ̀mú àṣẹ lọ gbogbo ẹyí tí wọ́n sún ọjọ́ ayọ̀ ẹ̀ síwájú ọjọ́ ayọ̀ rẹ dé mọ́mì sà tí ẹ̀rí bá ń wà dìlé àwọn ibo la gbọ́dọ̀ gbé àdúrà wọ̀ ibẹ̀ mo ti fẹ́ ṣiṣẹ́
1: lẹ́
0: number one a gbọ́dọ̀ bẹ pẹpẹ ilé yín
1: wò
0: dara ọ́tà data against what you want to become in
1: life
0: pẹpẹ yẹn dúró pé wọn kì í lọ nílé yìí ọlọ́run sọ fún gideoni lọ́wọ́ pẹpẹ o ẹ̀yin kan gbọ́ mi pẹpẹ tó dá ọ dúró kó yà lulẹ̀ lọ́kọ́ pẹpẹ mi
1: ìfòlúwa
0: sami lẹ́mú firi
1: bí
0: pilẹ̀ bá bàjẹ́ kí ló lódodo yóò
1: ṣe
0: o tó ń pè ní ọ́tà nǹkan gbára
1: buku
0: ẹni tí ò bá borí pẹpẹ wọn kì í gbọ́rù ẹ pẹpẹ a máa gbé odidi ara inú
1: mi
0: a máa gbé odidi ògo
1: mi
0: a máa gbé odidi èèyàn mi kó o dúró dáadáa àdúrà méje tí mo ní
1: lónìí
0: one by one ni gbogbo ẹ ni ó mú ẹ̀rí rẹ dání ìwọ pẹpẹ tó dá ayẹyẹ mi dúró ó yá fọ́dà
1: náà
0: pẹpẹ yẹn ló ń dìde sáwọn ọmọ ẹ ẹ wo obìnrin yẹn lábújá ó ní àìsàn yìí ó ti pa èèyàn mẹ́fà nílé wa èèyàn mẹ́fà ìgbà tó wọnú àdúà àìsàn yẹn kú lára torí agbára ọlọ́run a máa gbé pẹpẹ
1: mi
0: ẹ̀yin pẹpẹ yìí ìdádúró ẹyí alulẹ ẹrí mi jáde wá ayẹyẹ mi jáde wá pẹpẹ ilé wá yá alulẹ.

0: àwọn méjèèjì sí àtàrí rẹ tí bá sọ pé àtàrí rẹ mò ń sọ nípa pé ẹlẹ́dàá rẹ gbé ọwọ́ méjèèjì sórí mo sọ̀rọ̀ jáde bí òní orí ẹ̀ ò ní gbàbòdè tí wọ́n bá sépè tẹ́bẹ̀ dárúkọ ẹ orí ẹ̀ ò ní gbà tí wọ́n bá ti ẹnu bọ́ àṣẹ àfọ̀sẹ ayé tí wọ́n bá pe àyájọ́ tí wọ́n bá pe ògidì tí wọ́n bá ti àgádá gbogbo tí wọ́n bá lọ sí jìmìjìmì yàrá àwọn àgbà mo jẹ́ kí n máa pa ká dára àwọn èèyàn dà tí wọ́n bá porí ẹ orí ẹ ò ní gbàbòdì orí ọmọ ẹ kò ní gbàbòdì orí ọkọ ẹ kò ní gbàbòdì bí wọ́n bá lé wọn ní bá ọ bó o bá sáré ìrìnrìn ayá tó o bá náwó wàá rí mú tó o bá béèrè wàá rí gbà tí wọ́n bá pè ọ́ síre o ò ní mísí ẹ àwọn èèyàn kí ọkọ orí ẹ fọwọ́ kọ orí ẹ ń gbà mẹ́ta fúnkà ń gbà mẹ́ta lórúkọ jésù ti mẹ́sáàgì wà á sórí ẹ láyé orí rẹ dorí àpèsè o dorí ọlá orí ẹ rọ̀mọ́yè wà á dẹni ìgbéga tó o bá sí ẹ prógrámù ìgbà mẹ́ta tó o bá wà sósíà mídíà lórúkọ jésù ìrè máa wá orí o di ọlọ́la wà á rọ̀mọ́ pè ránṣẹ́ o ní sẹ́rú ayé tó bá ń pe orúkọ ní ọgbà ẹ̀wọ̀n lórúkọ jésù orúkọ rẹ ò ní sílẹ̀ o ní rogbọ àkóbá ọkàrẹ abalẹ wà á dẹ̀ síbi ọmọ jésù olùwàwà lórúkọ jésù ti ní sáréti ẹni tó da ayé àti ọ̀run wàrà àlùgbà in the name of Jesus orúkọ mi yí padà apostẹ́lì àti wòlíì sno mustapha jp baba sibi ọba láti ìjọ sí ìrọ̀kágbóni church land of reality headquarters wa wà nínú ìbàdàn gbárẹ̀mú ìdèbè kòtìnì sí airport bí ọba dọ́rẹ̀ méjì sọ pé sibi ọba lọ́nà ọ̀rẹ́ méjì abúgbù kọ̀sẹ́ni tí ò mọ́ bẹ̀ gbogbo ara mọ̀pẹ́ káàpù wa ó wà lọ́nà mọ̀wé nínú fún apẹ́ ọ̀rọ̀ tí ẹ̀ ti ríṣà bọ́ọ̀lù lọ́nà wọ́n bá ti kú ní interchange bí ìṣẹ́jú márùn ló fi rẹ̀ ò ti débẹ̀ nìyẹn ò ní agbára sà ìpàdé oṣooṣù tí mo ń wáyé tó oṣù ti ń lòdù kalẹ̀ háyàyàyà ó ti ń lòdù kalẹ̀ gbogbo àgbáyé náà ti máa ń wá bẹ̀ àwọn tó wà ń bẹ̀ ní last month wọ́n mọ̀ pé wọ́n gbìyànjú nípa security ọwọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bẹ èèyàn wà kí mo pé ọlọ́run ń bẹ èèyàn wà a ti ṣe many arrangement nípa àti pín nǹkan àwọn tó wà ń bẹ ní last month wọ́n mọ̀ pé arrangement ti wà àwa náà kọ́ lásẹ̀ ọlọ́run náà ni mo gbàdúrà ẹni tó rí mi gbọ́ lórúkọ jésù ayé rẹ máa dìde in the name of Jesus ọmọ wa ń gẹdọ̀ ní thursday àti ọ̀pọ̀lọpọ̀ sunday last week gẹdọ̀ road hotel bus stop ọba ti débẹ̀ sọpọ̀ ọ̀nà síbi ọba ọkọ̀ lóyún event center kọ̀sẹ́yìn tí ò mọ̀ bẹ̀ ẹgbọ́n mi sà àwọn ìpàdé wa máa ń ní agbára àná kì í pẹ́ ká tó parí níjẹ́ thursday aago mẹ́wàá àti parí ní sunday aago mẹ́wàá àti parí bẹ́ẹ̀ ni ó dára kájọ bá ọlọ́run rẹ̀ lórúkọ jésù àdúrà rẹ̀ àgbà gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́tẹ̀ wà lábùjá ẹ kò múra wòlíì ń bọ̀ kí ló pé wòlíì ń bọ̀ yájọ pàdé kájọ gbàdúrà ọjọ́ monday ní ìpàdé agbára yìí máa bẹ̀rẹ̀ operation take it by force ẹ máa rí pé healing crusade lábẹ́ crusade yìí gbogbo àwọn ọlọ́tẹ̀ wà lábùjá ẹ̀yìn náà ti ń gbọ́ ẹ sọ fún àwọn èèyàn yín iṣẹ́ dá lóòótọ́ bọ̀ sọ mọ̀ yín pé a gbọ́dọ̀ fi àdúrà gbélẹ̀ iṣẹ́ ò lè gbéra ẹ̀ àdúrà ló máa gbé wọ́n dẹ̀ sọ fún ọ pé olúwa sọ fún mi nípa ilẹ̀ àbújá ọgọ́rọ̀ ènìyàn ló gbọ́ ìtọ́ni máa lo àbújá ibẹ̀ rè rẹ wà sọ gbàdúrà kó tó lo àbújá ni ìgbà tó débẹ̀ ó tún di tìkọ̀tìkọ̀ bí mi ṣe ń gòkè ní jábọ́ tó bá rówó lẹ́nu kò rówó mọ́ lọ́la tó bá rí owó ńlá tí ò bá ti na tá ìlé òwọlé tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lásán kọ́ enyama nsari ara e ni a ti e kokon gbadua meta kan be ni a o ko gbadua meta kan mo so pe ile mo ngbara iwe Jeremiah 22:29 o ba ile soro be ni ile de gbo a kokon gbadua meta tori adua lo ngba agbara o ki gba en na wo soke bayi mo wi loruko Jesu ti Nazareti loruko Jesu owo re adoke in the name of Jesus aye ma dide wa de se bi oba Jesu oluwa wa e ja wo mo mo wa na wo Jeremiah ori keji le ri ogun ese ko kan de logbon Jeremiah chapter 22:29 kilo wi
1: ile
0: igba meta ni e wo bi e ma se mistake ta ba ti gbadua yi emi ma pe ke yo coolness be ko ma so ba ti pele gba oko afowo gbalẹ wa pe gba keji wa fowo gbalẹ wa pe gba keta wa fowo gbalẹ to ba ti ri oro nu bibeli terama ase wa nbe oni ile yes
1: ile ba
0: gbara oluwa kai wo so pe ile wa pe gba meta wa de fowo gba ile to ba ti gba wa ni gba oro oluwa in to ba be se lori ile oro bo ba ile so ile leti o ma fu o ni awon apere idi ti ile fi gbara pe oruko Jesu ni igba meta wa pe lera lera wa wa so pe ile gba oluwa bayi oluwa omo buru

0: I want to express myself to God. Nítorí ọpẹ́ ọtún ọlọ́kàn tí mo fẹ́ ṣe ti pẹ́. Mo ń pòṣìpò ní ẹ̀bọ̀ ọkàn mi ò gbà mí láyè tó ń gbékè ṣàṣọ bẹ́ẹ̀ ń ṣá. Ìyàwó mi wà ní oyún. Ó wà ní oyún. Kẹ́ǹtọ́ epo bímọ ó ti pass. Inú wa tí ó ń ṣẹlẹ̀ báyìí. Nọ́ọ̀sì mi tó ń tẹ́kẹ̀ tó máa ń ṣẹ́kẹ̀ yìí ó máa ń sọ bí ìyá Michael ó yẹ kẹ́ ti deliver bí ó ń ṣẹlẹ̀ báyìí. Ìyàwó táàmù tó máa ń pín òwúrò tó máa ń tó ní church. Ìyàwó máa gbé kí bóun lọ sí church bóun lè lọ gbé láti gbòòrò bí pásítọ̀ tó wà ń bẹ̀rẹ̀ ní sí gbé kí lọ bá gbógun tó rò náà bí òun gbé kí lọ bá gbogbo fóònù ní òwúrò gbé kókó fáwọn ní òwúrò. Wọ́n á lọ bá dájú ìyàwó fún alóòwò ṣá lẹ́yìn sáfíìsì máa lọ bá wọn gbé dájú. Ìyàwó mi wà nínú ìlú kò dẹ̀ tí ìdílé ń gbogbo abáyín. Wọ́n á sọ fún pé kí n ṣí òwúrò rẹ̀. Wọ́n á ti ìfikàbọ̀ ní òwúrò rẹ̀ wá gbàdúrà sí òwúrò rẹ̀. Wọ́n máa ìyàwó mi ló wọ́n mi inú mọ́ ìgbà tó jẹ́ ẹ̀mí kọ́ dáhùn ìgbà tó ṣe ìfúnlẹ̀ gbólóró ìyàlọ́lé rólò. Next week tó lẹ́yìn ìgbà tí mo wá church yẹn bí àwọn mi ṣe gbogbo bójú máa gbó mo lọ sí ọ̀dọ̀ nọ́ọ̀sì yẹn mo ní àfà ìdánrẹ́dì ẹgbẹ́ ti rẹ́dí o gbé nínú ti rẹ́dí o báyìí gbọ́dọ̀ nọ́ọ̀sì yẹn báyìí títí alẹ́ ẹjọ́ yẹn ìyàwó mi ò bí mọ bíi after eleven mo yẹ pè mí nù. Inú mi dùn. Ẹ bá mi kí aleluya.
1: Ẹ kàn án ọlọ́run túbọ̀ máa sábàra yín dọ̀tún ẹ̀ẹ́ni tẹ́ ẹ̀ní ṣe ọlọ́run ṣe lágbòógbò ilé ní ọmọ yín olúwa tó yìí ló sọ̀rọ̀ láti ìgbà fo. Látìgbà tí mo ti rẹra pọ̀ mọ́ yín ibi ìpa mímọ́ látàrọ́dọ̀ sànńdẹ́ mi alẹ́ mọ́ ìpa mímọ́. Wọ́n bá mi ṣe bí ọba mo ti lẹ́rìí ọmọ lẹ́rìí mi pọ̀ rẹpẹtẹ àtìgbà tí mo ti darapọ̀ mọ́ iṣẹ́ mi lọ déédéé gbogbo nǹkan mi lọ síwájú ó ń lọ déédéé. Ọ̀rẹ́ mi kan tó mú mi gbórógun ilé ọkọ ló gbé mi débàfò nígbà tí gbogbo ìṣàárí bá kan ọ̀rẹ́ mi yẹn lórí òde máa gbóṣe bí ọba níta ló ń jẹ bẹ́ẹ̀. Ó ní máa gbóṣe bí ọba ó ní prógíráàmù kan máa ń ṣe lórí rédíò ó ní ìdájí. Mo ní òkè mo dẹ̀ gbọ́ sí lẹ́nu mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ́. Ó tún sọ fún mi ó ní ọ́nìkàmpù ní áfítà mo rí ń bíbá yìí pé ṣé mo máa lọ. Mo tó bá ti tó táìmù kó sọ fún mi máa lọ kí ni mo ṣe àdúrà ló ń gba agbára kọ́. Má ní òkè òun ti gbọ́ nígbà tó dẹ̀ tó táìmù àbúrò wá sí ló fà pé àgbàdúrà ó yìn ròró mo ròró ó ní kí n romi. Mo romi aromi agbóyẹ̀pẹ̀ máa ṣe àyíká àyílẹ̀ ànúká àgbàdúrà ṣe gbogbo ẹ̀ ọlọ́run dẹ̀ ń jẹ́ kí n máa rọ́wọ́ mú lẹ́nu èmi tó jẹ́ wípé tí gbọ́mọdà ni mí tí ìgbà tí pa àwọn fámìlì mi mi tí ì jẹun mi tí ì ṣe gbà gbà tó yá ló ní máa sọ rẹ má jẹ̀mú wá tún yí padà mo lè bẹ̀rẹ̀ sí ní sàn every monday mo bẹ̀rẹ̀ sí ní sàn bó bá ṣe ká mọ́ mi lọ́wọ́ ni mo ṣe ń sàn ìjọ 1000 ìjọ 2000 bó bá ṣe ká mọ́ mi lọ́wọ́ tí n bá rò ìgbà tí mo rà nígbà má ṣe jù bẹ́ẹ̀ lọ. So ìfọkànbalẹ̀ ti dé bárí ayé ìdẹ́pọ̀ umbrella ni mo ń lò wọ́n fún mi níbi tí mo tí mo ti ń ta ọjà tí mo ti rọra ń ṣiṣẹ́ mi díẹ̀díẹ̀ ni umbrella ni máa ga òòrùn òjò dé a máa máa ṣàkiri ni èmi náà ti bẹni tó ní ṣọ́ọ̀bù tèmi ọba mi ṣe bí ọba mo dúpẹ́ ṣé àwọn ọmọ yín náà aráàánú gba ibikíbi tó bá dé iṣẹ́ yóò ní díṣe ọlọ́run ṣe ńlá gbogbo wòlíì ẹ túbọ̀ pẹ́pẹ́pẹ́ fún wa ẹ̀rí mi ní ìkejì bá mi ṣe bí ọba lórí àbúrò mi ni lásìmọ́ mọ́mì mi ọ̀dọ̀ mi ló ń gbé tipẹ́tipẹ́ ọ̀dọ̀ mi lọ́mọ yẹn wà bó gbà tó gun ní ọkọ́ dé everybody scatter lóde olórí dorí ẹ̀ mú mo ṣáà ní kókó dá sọ́dọ̀ àìbó èyí tó tẹ̀lé mi lẹ́yìn kó máa mánéjì ara ẹ̀ ń bẹ̀ èmi náà ṣì fẹ́ lọ ọwọ́ zù ni àìsí mọ bí gbogbo ẹ̀ ṣe máa ní nígbà tó kàn dé balẹ̀ tó ti dàgbà náà díẹ̀ ọmọ 35 years ni kò lórí ọkọ kò tó bá pàdé èèyàn lẹ́ni ó wá máa tó bí oṣù mi ọmọ ajára àwọn jùlẹ̀ ọmọ yẹn ṣàbẹ̀rẹ̀ sí ní sunkún sí mi lọ́rùn torí gbà tó pé 30 years mọ́mí mi wá bá mi jà gan lodo mi o wa ba mi da gbogbo ase ko mi yan kokon wa ni ma fe mi se mo fe lo fi fokunrin lo fe yo ten to ba ni fe to ba si de o ma kremi se awa igba to lo nde se o mo sa se wa mi ba won na sa ngba dura won se on mo sa se mo ni to ti mo se mo ba mi to nse se bi o ba ti mo se mo yin mo se wa ni mo wa so fun mi iwo na ma gbo program n temi na gbo ni ti pada fi de bale aye mi iwo na ma gbo iwo na tete ma gbo bayi ni station bayi bayi bayi bayi mo sa salaye fun mo sa ni won na si gbo lo sa bere si ni gbo o wa ti ba ti wa lo si ohun ma ba ro da ni bi ma ra wo mi ma ba bu ipele anu agbe lo fun ya ma bu so mi o ya ma mu ro ro ma fi pa ikun e ma se e o ni olorun ti se ya mi ni ko mo lele yo gbodo gbo mu e lowo ma mu ko ma lu ru yen bo se ye ko lo ma mu ko ma gbadura ko de ma gbadura ko ma gbo program ni daddy mi ni last year aburo mi loyun ati bi mo lodun yi o ati bi ma bokunrin lanti lanti o abi mo se bi oba o ati bi omo se bi oba o ti bokunrin lanti lanti mi dupe o
2: ah bi awon sori mo ra ororo agbara olorun si ibi ti iwo wa ni loruko Jesus igbeko kigbeku to ba wa ajo sile
3: amen
2: in the name of Jesus
3: amen
2: iba pade pelu woni se pataki mo rete eloni let me see you one on one beni iba pade pelu woni omo beri yen to ba ti loyun ti o ba bimo agbe me fun mo gbe bi fun ori woni loju koju ni ngba wa ti program labule egba woni igbo wole papa to ba lo oloyun le o de bi fun ra e o ba be o so re 9000 o gba 3000 so ori igbese mo je ko ro yan bo ni mo gba duwa igbeku kigbeku to ba wa atu o sile in the name of Jesus ma gbo en to ro bi fun odi bi ose meji ororo na ni o to ba gba oro e lenu oku sowo e ati pese e sile ati bless e ki wo kan gba ko gba oro yen any branch ta ba ti bere owo kan to fun iwo ba mi message number mi 08082088888 yen da branch yen mo beni kanaura biya na o gamani ka home ora lelei o de di ase o di edidi mo wi loruko Jesu aye re ma dide
3: amen
2: in the name of Jesus
3: amen
2: bele sa ele ya mi lenu eni ti ta oja labo brenda won introduce ni mi wura fun o je mo pe o na mo ti so gba yi o mo na ti fi ti ara ibo enu ara e le so iye ni kankan eni ti o loko o ti pe 36 years awon okuri o ti eri legbe ororo ina fun ororo ina ni o o de bien to loju o na den to bimo o den to loko ha agbua ni gba agbara o ki gba e to fe fun e lororo won ti gbororo sori e oju ala mi na ti da ororo si mi lori gbo mi sa mo fe connect e pe lororo yen eni kan ri mi gbo ni bi ki bi ta ba de omo atu o sile
3: amen
2: in the name of Jesus
3: amen
2: aye ma di de
3: amen
2: wa de se bi oba
3: amen
2: Jesu ni wa wa
3: amen
2: ko aka number sile 30 3267 0285 Mustafa Solomon Moses Omi lo ma gbe jade ni front bank loruko ji tu ara anugba
3: amen
2: so pe mo ma ara anugba so pe ma ara anugba in the name of Jesus bo lojo bi oni oni wedding anniversary mo bless ojo ati gbeyawo e aye ma dide
3: amen
2: anu wo nu aye
3: amen
2: we will be away.
3: Amen.
2: In our day.
3: Amen.
2: When the Savior of Jesus, Unua.
3: Amen.
2: Then we want to celebrate one. Number one, Pastor Daniel Damilola, happy birthday to you. Number two, Adewale Damilola, happy birthday to you. Mubadua, Ayo, Ati Buku, Ano, Ogwa Majere.
3: Amen.
2: In the name of Jesus.
3: Amen.
2: Why Savior of Jesus, Unua.
3: Amen.
2: Mommy, sir. Mommy, sir, program me. Bẹ́ẹ̀ni mọ́mí sẹ́ ó ṣe pàtàkì èèyàn máa ń jára ẹgbà jára ẹgbà kó jájọ pàdé ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ gbọ́ mo sọ tẹ́lẹ̀ ayé ẹ máa dìde in the name of Jesus bless our prayer boy mo rí bọ́nú gbọ́ ẹ̀jẹ̀ jésù ó yá gbágbára kó dẹ̀ di ẹ̀rí mọ́ ọ́nà jésù olùwàwà kọjú sẹ́ni kọ́kídà lójú pé
3: èmi gàgà.
4: Yes, so Abuja Healing Crusade. Everybody for Lugbe, Buse, Pape, Buse, Suba, Mbami, Kubwa, Nya 1, 2, 3, Kuje, Maraba, Nyanya, Kisiri, Bega, and so on. Glorious speaking them. Where we are day? Time don't read for you to collect your glory back from the people where they toy with your life. Heaven go collect your shine back from those where they collect people shine for this world. The team for this powerful revival, now Operation Take It By Force. We go begin from Monday, July 13th. Go reach Friday, July 17th, this 2026, where we day. For Old Parade Ground, Area 10, where day back of Radio House for Junction of International Conference Center. For side of Army Headquarters, Abuja. Now 4 p.m. the revival, they start every day. The God, Mvabashi Bioba, assure una say, chain go break, problem go finish, and road go open. Now Apostle Dr. S.M. Mustafa J.P., Babashi Bioba, be the chief host. Jesus, they expect you. Now Seed of Christ Golden Church, Land of Reality, they announce.
5: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.
6: Are you responsible for making your company stand out and be globally competitive? Ask Jordan FM. We make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables and product review, call us on 0704-3757-685, 0802-684-4760, or send us an email, info@jordan105fm.com. For satisfaction beyond wow.
7: Satisfaction beyond wow.
6: Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
8: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today...
9: Hey, everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
10: Yes, so my people, this is my Jordan Drive, and I've been listening to, so we'll get better information. We won't give you no move, I need you. But if you don't say one move, move your radio.
11: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show. And today we'll be discussing
12: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5 FM.

0: Ohun ti mo fẹ sọ fun ẹ lalẹ yi bo ba gbọ mi. Bo ba gbọ mi nibi gbogbo to ti gbọ mi lalẹ igbọ oro mi o. Aye wa ninu aye o. Inu aye to n gbe, aye mi tun wa nbe. Ninu aye, awọn kan wa to n je aye. Awọn kan wa ti won monu aye. Awọn kan de wa ti won je ope ti won mo nkan to wa laye yi. Awọn kan wa to je wipe alaimokan ni won, won kan se nkan ti won, won kan ba nkan ti won lo bi pe ko si nkan kan to wa. Sugbon bo ba fe gbo to de fe gbe aye yi to fe se nkan re, mo wipe aye wa ninu aye o. Awọn kan wa ti a fe fi aye sowo odi si, awon ye o lo le nkan ti won ba bo mi dada. To ba mo aye wa mo bo se ma mura ninu aye. Ninu aye to wa yi, bi o ye o ba ye o ninu e, won le gbe esonu ma gbo dada. Eniyan le gbe aye alaye ninu aye ta wa yi, o ye o ba mo oro mi le ma ye e be ni o saba ma n wa be na. Sugbon bo ba gbagbo to de je omo Yoruba to jele, oro mi a ma yi o. Won omo ninu aye yi, awon kan wa to je wipe won mo wipe aragbe o ni aye. Tan ba ni aragbe ni aye, owo ta lan tin ra aye. Awon wo lo n ta aye fun eyan laye? Awon wo ni o ma ra aye lowo eniyan tan ke je keyan o ra aye ti e lo? Awon wo lo ma wa laye ti wa ni keyan wa laaye ko mo de ra aye gbe, ko mo ri aye duro? Awon wo lo wa laye ton ma jo pe ko wa laye bi alaisi ijinle aye? Olugboye e ka le, e ku adua, e ku isimi oni. Je bo ti wole losun mo gbadua fun o. Adua yi oko igangangan na loluwa ni kin fi won, won ni fi aye won o. Ha, o ba de sami ye ba de da o. Won ni fi aye won o. O ni didakuda ninu aye. Gbogbo agbara ti mo gba aye lowo eniyan teyan waye bi eni oraye wa, won ni ri agbara egba. Gbogbo awon ti n gba aye eni lowo eniyan to ma di pe iwo wa ni ri bi to ti ma raye joko. Oruko Jesu Olugbala, won ni gba aye lowo e. Awon ti won fa aye won, awon ye won wa be. Iru aye meta na le fi won e. Aye ikorofo, sori aye ye le gan. Bi won ba fi esinu aye ikorofo, iye oni ko ma sise, iye oni ko ma kole, iye oni ko ma rilegbe, iye oni ko ma gbenu egbe, iye oni ko ma jade. Sugbon awon ti won fi si aye ofo tabi aye ikorofo, awon ye o lo ma n gbe esa onari aye. E ri won, won ni lowo o, o won ma se bi eni to ni lowo. $500 to wa lowo won tabi $1,000 to wa lowo won, won fi ra nkan ti o wulo fun won. E gbo sa, e ti ri eni to je wipe awon me o jeun o, iyawo e o jeun o, o je owo ile o, e de banle oti to n pariwo. Ah, e ba mo oga mi to de n roti fun eyan. Awon to n gbe aye ofo niye, aye ofo niye. Awon kan wa to n gbe aye ofo, ko si bi won se lo ti won se bo, won ni ri nkan toka si pa won se. Aye ofo ni, aye ofo o ni pe iwonba to wa lowo e ko ni duro. Aye ofo o ni pe ale gangan o ni du. Aye ofo o ni pe gbogbo ohun to wu ko ma se ko ni ni itumo. Bẹ́ẹ̀ni sa, awon keji ninu aye keji o ni aye panada. Aye ye o lori awon omo to kan dede ri to ja wipe omo gidi ni won o, won kan deni to mogbo. Aye panada o ni won gbe. Bẹ́ẹ̀ni sa, wa a ri eni to ja wipe o ni ile olona ni, ko de ni le salaye fun e to fi di omo to lo joy awon egbe to wa ni kota. Mo gbagbe bi ti mo ti bere pe inu aye la wa, won de tun le fi aye won ninu aye to wa. To ba ri eni ti won fi aye wa tabi ti won ta sinu aye panada, iru eni be aarin awon eniyan lasan ni yo ma gbe. Jefta ara Gilead, eyi to ni irawo to ni ogo, igba ti won fi aye won, o bare ninu aye panada. àárín àwọn ènìyàn tí ò lè ràn lọ́wọ́ ò ló ń gbé bọ́mi dáadáa ṣé wọn ti pa ayé ẹ̀dà ṣé kì í ṣe ayé ìpanadà ni wọn náà ń gbé wọn náà máa gbọ́ àmì tó fi mọ̀ só ní ẹnìkan tó tiẹ̀ lè kọnu sí kó ràn ẹ̀ lọ́wọ́ mo bèrè lọ́wọ́ ẹ̀ ni o bẹ́ẹ̀ni sórí tó bá rí ìrànlọ́wọ́ rí láyé ayé ìpanadà ló ń gbé bẹ́ẹ̀ni àwọn ìran kejì nìyẹn sórí àwọn tó ń gbé ayé òfo àwọn ló fi ayé wọn wọn bìkítà kọ́sà àti jẹun ni ayé tó wá kò tẹ́ wọn lọ́rùn kò bá wọn lára mu wọn bìkítà báyé bá ń gbàdúrà ọ̀rẹ́ ọlá ò dá wọn lóhùn àwọn pásítọ̀ ń gba ayé ni kàkà kí wọ́n fowó yẹn ran ara wọn lọ́wọ́ wọ́n ní lọ́kàn àti wéèsì ẹ̀ jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ ẹni fowó rọtí àtẹni tó fowó fún ọlọ́run kó ràn lọ́wọ́ ta ló pòfo nínú àwọn méjèèjì bẹ́ẹ̀ni àwọn méjèèjì jọ fúrúgbìn ni o ẹnìkan fúrúgbìn ẹ̀ sínú lẹ́gùn ẹnìkan fúrúgbìn ẹ̀ sí ọ̀la ẹnìkan wà máa gbọ́ ilé yìí sà bó gbàgbọ́ kò sí láyé yìí kò sí tó ṣe fún ọlọ́run tó gbé bó jèrè ẹ̀ àwọn ọmọ ajèrè ẹ̀ ní 1974 ìyá mi lòun fi owó sálárì tó ń gbà tí ò tó nǹkan ó fi ran ẹnìkan lọ́wọ́ kó fi sanwó school ẹ̀ kó jáde ní 1999 nígbà tèmi náà dé school tí mi ò rówó school san ẹni tí ìyá mi sanwó fún ní 555 Èkìtì a pàdé ní àlìmọ̀sọ́ òun ló padà sanwó school mi ó ṣe pè mí báyìí ló ní sí ọmọ lágbájá ni ọ ìyá ẹ ló jẹ́ ǹkàwé ọba lé mi dànù ẹni ó fi owó ṣàánú àtẹni ó fi owó ṣèranù ẹgbọ́ná ta ló ráyé wá nínú àwọn méjèèjì ayé òfo nìyẹn àwọn tó wá ayé ìpanadà ayé yẹ àjàgà tí ó lena ti bọ̀ wọ́n lọ́rùn àwọn yẹ wọ́n ti gba nǹkan lọ́wọ́ wọn bẹ́ẹ̀ni káàánú ọmọ tó ń mugbó ṣe náà gba ayé ẹ̀ lọ́wọ́ ẹ̀ káàánú ẹ̀ yé ṣépè fún wọn ọmọ tó ń jalè káàánú ẹ̀ gbàdúrà fún wọn ṣe náà pa ayé ẹ̀dà kò síwé kò síbi tó fi sáwèrè káàánú ọmọ tó kàn rìn káàkiri káàánú bàbá tó fi àwọn ọmọ ẹ̀ lẹ̀ tí ò rojú tiẹ̀ ayé ìpanadà ló ń gbé alẹ́ olófin ta káì káàánú bàbá tó yẹ kó fowó jẹ ńlẹ̀ lé tó lọ fi rọtí mu tó wá ní òfin pàrònú rẹ káàánú alẹ́ òṣùọ̀ dádì èmi rí pé ayé ìpanadà ò ní ẹlẹ́ẹ̀kẹta ò ní àwọn tó ń gbé ayé ẹrú irú àwọn bẹ́ẹ̀ àwọn yẹn wọ́n máa tajà gbèsè ò ní jẹ́ kí wọ́n rí ọjà tà wọ́n máa lọ gbèsè ò ní jẹ́ kán ráyé mí bọ́n bá ṣe gbogbo nǹkan àfikán yáwó àfikán tọrọ àfikán di bùkátà sẹ́lòmíì lọ́rùn kọ́sà wa ẹnìkan ẹgbọ́n ilé ayé ẹrú olóúnjẹ kóbìnrin ó lu ara ẹ̀ kó fi wówó àwọn arọ ni mo rí aláàánú mi kan tó gbé mi lọ bìkan tó já wípé owó tí ò tó nǹkan ò ní ọgbẹ́ ayé nìyẹn lára tó bí akásẹ́lẹ̀ àdàbà ó gbẹ́ ní tí ọgbẹ́ ayé bà bẹ́ẹ̀ di atọrọ jẹ lálẹ́ yìí bàbá mi wù ọ́ ọgbẹ́ ayé tó bà ọ́ bàbá mi wù ọ́ ohun tí olúwa wá ní kí n fẹ́ fi gbàdúrà ní mẹ́tẹ̀ẹ̀ta yẹ sórí àwọn tí ayé mẹ́tẹ̀ẹ̀ta bá ṣe tó bá fara wọ̀n nínú ayé wọn ohun tí wọ́n nílò wọ́n kàn nídìí wòlíì tó kàn máa mú wọn jáde wọ́n ti tì wọ́n mọ́lé wọ́n kàn nídìí àdúrà wòlíì ọ̀rọ̀ àṣẹ kan náà ni kọ́kàn mú wọn jáde mo pé orí ẹ̀ jáde nínú ayé korofo mo pé orí ẹ̀ jáde nínú ayé panadà mo pé orí ẹ̀ jáde nínú ayé èrò ẹ̀yìn orúkọ jésù olùgbàlà kí bàbá mi ó pè ọ́ jáde ó gba ayé ẹrú tó wà ó yá jáde ẹ̀gbọ́ nígbà tí àwọn mẹ́sẹ̀lì wọnú ayé ẹrú wọ́n bẹ̀rẹ̀ sí fi ayé wọn sin ayé aláyé ìgbà tí wọ́n wo ayé ẹrú bíbélì wípé ìsìn tí wọ́n mú wọn sìn àsìn pani bọ́mi o ẹlẹ́dàá ṣiṣẹ́ nìkan ó ṣiṣẹ́ fẹ́ nìkan níbìkan ìwọ ni kó wá pe ọlọ́run ẹlẹ́dàá mi padà lálẹ́ yìí ó tí wọ́n ní kí n sọ fún ẹnìyẹn pé gbé orí ẹ̀ padà pé gbé ẹlẹ́dàá ẹ̀ padà bọ́mi ẹni ó ní kó gbé ayé korofo ẹni ó ní kó gbé ayé ìpanadà ẹni ó ní kó gbé ayé ẹrú òun náà wọnú májẹ̀mú kan ni o ṣe náà gba nǹkan lọ́wọ́ ẹ bí wọ́n bá wá jókòó tó wá wò pé kò ní sí kankan ibẹ̀ ni ogun wà o wá gbọ́ gbogbo ẹni ó bá gbọ́ mi lálẹ́ yìí mo fẹ́ kó fi májẹ̀mú gbé ara ẹ jáde bó ti lọ lọ́sẹ̀ yìí ó ti wọnú ọ̀sẹ̀ tuntun lọ ni ọ̀sẹ̀ yìí ò ní dàrú mọ́ ẹ lọ́wọ́ ẹni wo lẹ fẹ́ kí ọlọ́run ó gbé ayé yín pàdé ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ni sà gbogbo ẹni ó jáde nínú ayé korofo ọlọ́run gbé pàdé ìrànlọ́wọ́ lọ́wọ́ ni gbogbo ẹni ó jáde nínú ayé ẹrú ọlọ́run gbé wọn pàdé ìrànlọ́wọ́ gbogbo ẹni tó jáde nínú ayé padàdà ọlọ́run gbé wọn pàdé ìrànlọ́wọ́ ó dọjọ́ tó bá pàdé ìrànlọ́wọ́ tiẹ ọjọ́ ìlú máa rí ayé gbé ọjọ́ tó bá pàdé ìrànlọ́wọ́ ẹ ọjọ́ ìlú ayé máa dùn fún ẹ ọjọ́ tó bá pàdé ìrànlọ́wọ́ ẹ ọjọ́ ni gbogbo ká yí padà fún ẹ ọjọ́ tó bá pàdé ìrànlọ́wọ́ ẹ ọjọ́ ìlú máa mọ̀ pé ayé yìí ń dùn olúwa wá wí pé má jẹ́ mo gbé mi jáde nínú ayé ìkòráyé wá olúwa ní kò fi gbàdúrà lálẹ́ yìí olúwa ní kí n dẹ̀ gbàdúrà fún ọ bí n bá ti ń parí àdúrà báyìí wà á pè mí sí nọ́mbà yìí o méjì ló lè ṣe lálẹ́ yìí o lè pè mí direct máa gbàdúrà fún ọ tàbí tó o bá pè mí tí ò bá lọ nọ́mbà tó o pè yẹ wà á wá whatsapp rẹ kàn wà á wá sọ fún mi bàbá mo gbọ́ yín lórí rédíò ẹ orúkọ mi rìn ẹ gbàdúrà fún mi máa wá gbàdúrà sórúkọ yẹ máa jíṣe olódùmarè fún ọ bẹ́ẹ̀ ni sà tó o bá ti wá pe nọ́mbà kọ́kọ́ tí ò bá lọ wà á pe nọ́mbà méjì tó tẹ̀lé wà á rí ọwọ́ ọlọ́run wà á gbọ́ eléyìí olúwa ni pé kò béèrè fún ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ ọ̀run ti gbé èèyàn jáde nínú òfo ti gbé èèyàn láàyè mú padàdà ti gbé èèyàn jáde lóko ẹrú ₦550 ó ní ọrẹ olúwa ni pé ká dá mo tẹnu mọ láti bí ọ̀sẹ̀ méjì ohun olúwa ló rán mi sà ohun olúwa ló ní kí n sọ fún ẹ lálẹ́ ìgbó bá gbọ́ mi wà á dá ọrẹ yẹ mo fi ọlọ́run bẹ̀ ọ́ lórúkọ olúwa ọ̀sẹ̀ yìí ó dùn fún ọ wà á rí ọwọ́ ọlọ́run lọ́sẹ̀ yìí ọ̀nà àlà fún ọ ọ̀nà àlà kan olóore máa kàn ọ́ aláàánú máa kàn ọ́ gbàmí gbọ́ má rò pé mo parọ́ fún ẹ kàn dá bó ṣe máa ń da ojú tó lè ga ₦550 ₦550 bó bá ti wá parí ẹ wá wá kan Psalm 50 Isaiah chapter 50 àti Psalm 5 bẹ́ẹ̀ni sà o lè ká Isaiah chapter 5 náà Psalm 5 Isaiah 50 Psalm 50 mẹ́rin yẹn ló máa kà bó bá rí kà tán wá kà láàárọ̀ ọ̀la ẹ rán ìrànlọ́wọ́ sí mi ẹ kó mi jọ síbi tó lóore ti máa ń lókètì ènìyàn wá wá dá ọ̀rẹ́ ẹ wá fi sínú àkáǹtì ẹ káǹtì ẹ yọ ọkan tí mo pè fún ẹ náà ni òun náà ló bá fi sínú ẹ 61 42 08 38 72 61 42 08 38 72 jumping last time 61 42 08 38 72 obey Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ orú ayọ̀ ló máa sùn ọwọ́ ọlọ́run yóò wà lórí ayé rẹ ìrìn àjò rẹ lọ́sẹ̀ yóò lójútùú wá pàdé olóore kò pè mí tẹ̀ ń gbàdúrà fún 070 27 28 070 27 28 070 14 33 81 11 tàbí 080 286 12238 080 28 61 22 38 Àláfíà fún ọ. God bless you. Kò jùláyọ̀. Kí ọ̀sẹ̀ yìí kò dùn fún ọ. God bless you.
1: Your favorite tunes are just a click away.
2: You feel it?
1: Jordan FM. Listen now and turn up.
3: Jordan 105.5 FM.
4: Christ Apostolic Church agbala agbara itusile tun ti de o pelu akotun eto isoji nla agbara olorun to tayo olodo makanlelogun 21 days ultimate power of God revival akori ki ijoba re de Matthew 16 bere lati 29 June si 26 July 2026 agome fa si mejo irole ojojumo leto ninu gbagan le olorun wa igbala siso eso ojurere iwosan fifo ajaga orire aliyo itusile ati gbeganduro di o ni bi isoji ohun pastor S of Owowe pastor Yemi Olutunde prophet J. O. Ojo, Pastor Oluwa Lucy Isaac, Evangelist Dennis Success, Evangelist Sanusi Oluwa Bukola, Lady Evangelist O. Adekola, Evangelist Japhet Ajibola, Pastor M. O. Ogola Deato, Poranshan Jesu Oluwa, Ni Christ Apostolic Church, Agbalagbala Chusile, 23, Jibowu Road, Yutan Pastor, Abuli Eba Lagos. Come and experience the ultimate power of God. Prophetess E.M. Ogola De J.P. Lolu Balejo, Ibimo Soji Lolu Kede, 080-34-71-4270. Jesu Oluwa.
3: From Lagos, this is
2: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
1: Station with a voice for entrepreneurs.

ẹ̀tẹ̀ mọ ní ọ̀sọ̀ lọ àwọn ẹ̀rí tẹ̀mí gángbà sí àyà mi ń jà àbá lẹ́kẹ̀dù ẹgbàdúà nọmba 3 eléyìlé eléyìlé ọfà mọ́ parí dada olóhàn ló ń ba gbogbo igi àjàrà jẹ́ nígbà tẹ̀yàn sùn ọ̀tá wá àwọn àjálù ogun tó tún jogun lè bàbá lọ́wọ́ ẹlòmíà máa gbógun ilé tí wọ́n bọ̀ ó dẹ̀ wo ojú tí ẹ lọ á dẹ̀ dápọ̀ mọ́ tí ẹ wọ́n á dẹ̀ wá sọ́jú ayẹyẹ dọjọ́ wàhálà ẹgbàdúà kẹta gbogbo tí wọ́n gbé sára tí ò jẹ́ kí ayẹyẹ ṣẹlẹ̀ iná gbé jáde ọfà jáde. Oh,

0: gẹ́gẹ́ dún ti àdáyà sà. Ẹ̀dàgbò ìjákulẹ̀ ojoojúmọ́. Olúwa dàdú o. Jésù Olúwa wa. Gbé òróró ẹ sọ́dọ̀. Gbé omi ẹ sọ́dọ̀. Ẹ jẹ́ ń gbọ́ àwọn tó bọ́ lọ́wọ́ ìjákulẹ̀.
1: Orúkọ mi ni Ọlọ́run fẹ́ pé orúkẹ́. Ògbé Ọlọ́run lókè ọ̀tọ́rítì gbà. Láìsí ẹ̀ta wá síbi láìsí wá gbàdúrà. Níwọ̀n lọ mo fẹ́ ní ọjọ́ àjọ. Mo ti bá yàn yọ tí màmá yàn máa kó. Ẹ̀kọ́ pèmí náà máa kó. Fó mo ti wá délé lọ́jọ́ yẹn nígbàdí tó parí ní láìsí ẹ̀. Ọ̀kọ̀ọ̀mọ́ náà gbà wá pè mí. Ó ní àlẹ́ ṣe rẹ́dì fún lọ́dún yìí. Mo ní Ọlọ́run tọ́ yìí ti àṣẹ.
2: Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.
1: Màlúmọ̀ àwọn ọ̀nà àṣẹ. Bí ògo fún Ọlọ́run December 14 àṣẹ wẹ́dì. Bẹ́ẹ̀ pẹ̀lú.
3: Ṣé wẹ́dì tẹ́lẹ̀?
4: Ọkọ̀ wa ṣe wẹ́dì.
3: Congratulations. Ẹ dẹ̀ ti bí gbogbo ọmọ tán.
4: A ti bí ọmọ tán.
3: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣayẹyẹ rí ẹ máa ṣayẹyẹ.
4: Àmì Jésù.
0: Owó aṣọ ayẹyẹ sẹ́.
4: Jọ́lì was the third government of celebration.
0: Gbogbo tí ò ní jẹ́ kó o ṣayẹyẹ.
4: Wọ́n ti wọ́n lọ́jọ́ celebrate.
0: Lórúkọ Jésù ní jo.
4: Ìgbà tí mo bí ọkọ yà consume them.
0: Mo rí ẹ̀pọ̀ ṣayẹyẹ.
4: I see you celebrating.
0: Mo rí ẹ̀pọ̀ rẹ̀ rìn.
4: I see you laughing.
0: Mo rí ẹ̀pọ̀ yọ.
4: I see you rejoicing.
0: Oh, congratulations.
4: What is your congratulation?
0: Ó bẹ̀rẹ̀ sí fọ́ sí.
4: Yes, now begin to come unto me.
0: Gbogbo ẹ̀yin tẹ́ wáyé.
4: All of you that came to the world.
0: Tí ẹ lọ́jọ́ ayọ̀
4: rí. I never had a day of joy.
0: Ẹ máa lọ́jọ́ ayọ̀
4: rí. You will have day of joy.
0: Àdúrà eléyìí.
4: This prayer.
0: Ó ṣe pàtàkì.
4: It's very important.
0: Wọ́n pè ní àdúrà ọkù díẹ̀ kó bọ́ sí kó bọ́ sí.
4: The prayer of almost there but never there.
0: Near success syndrome power.
4: Ẹ̀mí okùn ẹ̀mí àkùdé.
0: Èèyàn máa dé ìkórìtà àti gbàrẹ.
4: You get the injunction of receiving that which
0: is. Wọ́n á
4: dẹ̀ ní jó
0: Yẹ wípé wòlíì ẹ gbà mí. Ó dẹ̀ mẹ́ta.
4: Three times now.
0: No temptation wedding.
4: Wedding
0: ò dẹ̀ wáyé.
4: But it never took place.
0: Mo wá ń sọ fún un.
4: I told her.
0: Ojú àlá rẹ ni.
4: It's in your dream.
0: Ọkùnrin wo ló máa ń yọ sí ọ?
4: We men do always appear to
0: you. Ó ní sàmì òkè ń rojú ẹ.
4: Because they are not seeing
0: face. Yóò bójú.
4: He will cover his face.
0: Ṣùgbọ́n máa feel pé.
4: But I will feel it.
0: Bí ẹni pọ̀ jọ wà ní.
4: Like we are together.
0: Lẹ́yìn deliverance.
4: After the deliverance session.
0: Ẹni tó ṣiṣẹ́ yàsírí ẹ̀
4: tún. The person that did that work was
0: exposed. Lọ torí wedding ṣe.
4: Before she
0: landed for wedding. Ẹ̀yà agbára ìkórìtà ṣe yọrí.
4: Every power at the edge of success.
0: Ẹ ṣubú kẹ kú. Ọlọ́run ní kí mo ṣe gorókè
4: Pisgah.
0: Ó ní máa wọlé lérí tó ń lọ. Ṣùgbọ́n ò lọ
4: bẹ̀.
0: Gbogbo agbára tó lọ́wọ́ máa rí òní rí gbà. Kò là í náà. Sọ pé ẹ̀yin agbára oríta ṣe yọrí. Ẹ wọ ibojì.
4: Oyo.

Olúwa lókè ọ̀run. Ẹ kọ́lé ẹ̀yin ọmọ Nàìjíríà àdúrà yín á dé gbà lórúkọ Jésù. Alẹ́ òní ni on the 11 oṣù keje. Ọjọ́ kọkànlá, ọjọ́ Saturday. Alẹ́ ọjọ́ Saturday oṣù keje. Ẹ má bínú pé ó ṣe díẹ̀ tẹ́ẹ̀ti gbọ́ mi live lórí afẹ́fẹ́. Olúwa ní kí bọ́ùn pàdé lórí òkè fún ọjọ́ méje. Alẹ́ yìí náà ni mo ṣẹ̀ ń dé. Ni mo fi dá sí studio láti bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n jẹ́ kó gbàdúrà fún ẹ. Ṣé mọ̀ pé ọdún yìí tuntun ń lọ náà nìyẹn. A dẹ̀ ti mú oṣù keje báyìí. A tún wá mú ọjọ́ kọkànlá nínú oṣù keje. Wá gbọ́ ọ̀rọ̀ mi lálẹ́ yìí. Àwọn Yorùbá ní ìtàkùn tó bá ní kẹrin ó má lọ. Wọ́n ní àti òun àtẹrin ló máa lọ. Fọ́ráhùn lérí pé òun á jẹ́ kí Ísírẹ́lì lọ. Ó ní ṣùgbọ́n wọn ò ní lọ jìnà. Ṣùgbọ́n àti Fọ́ráhùn àti àwọn ọmọ ogun ẹ̀yìn ẹ̀ ló ṣègbé sínú òkun pupa. Ìwé Jọ́ṣà orí kẹfà. Odi Jẹ́ríkò làwọn ọmọ Jẹ́ríkò mọ. Nítorí Ísírẹ́lì wọn ní Ísírẹ́lì ò ní kọjá. Bọ́ Bíbélì sọ pé odi yẹn wó lulẹ̀ bẹ́ẹ̀rẹ̀. Ìwé àwọn ọba kejì orí kejì. Bíbélì sọ pé Jọ́dánì ò fẹ́ kí Elijah àti Elisha kọjá. Ṣùgbọ́n agbára Olúwa ó dá Jọ́dánì padà sẹ́yìn. Àwọn méjì kọjá. Mo fẹ́ gbàdúrà fún ẹni o. Gbogbo ẹni sọ pé òní kọjá síbi tí rí ayọ̀ ẹ wà nínú oṣù yìí. Lórúkọ Jésù ọmọ Ọlọ́run. Bó ti ṣe àmì àdúà ilẹ̀ ló máa gbé wọn mì. Mo release ìyanu ẹ fún ẹ lálẹ́ yìí. The Bible say, for you and your family. The Bible say, you are for signs and wonders. Isaiah 43 verse number 19. Behold, I will do a new thing. And now shall spring forth. For I will make a way in the wilderness. And I will bring out water from the desert. Gbogbo ilẹ̀kùn tí ayé ti mọ́ ẹ. Gbogbo ọ̀nà tí ayé dí mọ́ ẹ. Láti alẹ́ òní on the 11th ọjọ́ Saturday tí mo ti gbàdúrà fún ẹ yìí. Lórúkọ Jésù ti Nasareti. Lórúkọ ti bàbá. Tí ọmọ àti ẹ̀mí mímọ́ kí àwọn ọ̀nà ẹ kó máa ṣí. Wàá dẹ̀ ní testimony in Jesus' name. Sórí àárọ̀ lọ́jọ́ Sunday máa jẹ́ ọjọ́ tó máa ní agbára. Mi ò dẹ̀ fẹ́ kó mí ṣe ẹ̀. Mi ò fẹ́ kó mí ṣe ẹ̀. Sórí aláwọ̀ tó lúwọ́ fẹ́ ṣe lọ́wọ́ ni pé o mẹ́ta ni o. Aláwọ̀kọ́ ni pé ogun lé bàbá fẹ́ ṣẹ́. Ogun ìdílé bàbá. Olúwa ni kí n ṣiṣẹ́ lórí ogun lé bàbá. Ṣé rí tí ogun ìdílé ò bá tí ì ṣẹ́ nínú ayé èèyàn. Mo fi Ọlọ́run búra. Kò sí bó ṣe lè try tó bí ẹni tí ò mọ ṣe ni o. Ogun yẹn máa tẹ ẹniyẹn mọ́lẹ̀ ni o. Gbogbo ibi tí ẹgbẹ́ ti ń ṣiṣẹ́ kékeré tí wọ́n ní result ńlá. Tóun bá ṣiṣẹ́ rẹpẹtẹ result kékeré ló máa ní nítorí pé ogun lé wọn ò tí ì fi ílẹ̀. Ẹni tí ogun ò bá fi ílẹ̀ kì í tètè rọ́nà lọ. Tá ò bá jáwọ́ lọ́rùn èèyàn. Ọlọ́run tó bá ń ta owó ayé òní bara. I'm telling you the truth. These are the gospel truth you have not known. Bọ́gun ilé bá ṣe lórí ẹ̀ tó jáwọ́ lọ́rùn ẹ. Ọlọ́run tó bá bu yẹ̀pẹ̀. Tó bá bu yẹ̀pẹ̀ ó máa di owó. Ọlọ́run pé ká ṣiṣẹ́ lórí ogun ìdílé. Ẹlẹ́ẹ̀kejì. Náà tẹ́ bá wo lórí ogun ìdílé tẹ́ bá wo ìwé onídàájọ́. Láti ẹsẹ̀ ìkíní ẹ wo orí ogun burúkú tó ja Jefta ń bẹ̀ yẹn. Ẹ wo orí ogun burúkú tó ja Jefta tó padà dẹni tó lọ ń gbé under bridge. Under bridge yẹn náà ló wà tí ò fọlọ́lẹ̀ tó gun ayé ẹ̀ tiṣẹ́. Ibẹ̀ ló gun ayé ẹ̀ tiṣẹ́. Ẹ wo orí ogun burúkú tó ja olórí agbọ́tí àti olórí aláṣẹ tó gbé wọn dénú ọgbà ẹ̀wọ̀n láìṣẹ̀. Inú ọgbà ẹ̀wọ̀n náà ni olórí agbọ́tí ló ti bá wòlíì pàdé ìyẹn Jósẹ́fù tó gun ayé ẹ̀ fi ṣẹ́ nínú ọgbà ẹ̀wọ̀n yẹn.
Olorun wa pada lori agbodun na fun Joseph Togun ba ti se Olorun o ti tan Elekeji ni pe Oluwa ni pe gbogbo to ti padanu to ti lo ohun to ti lose laye sori don't think about your lost be thinking about recovery God normally talk about recovery Olorun ma so ni pa ida pada te ba on Psalm 136 Only upon Mount Zion there shall be deliverance and the holiness and the house of Jacob shall possess their possession. Debawo Obadiah 1 verse number 17. Eno kadada ohun ti mo so fe lo ma gbo nbe loka Obadiah 1 17. Debawo Psalm 136 oni lori oke sioni ni iwa mimo yo wa Oni pa tun wa de cross oni pada. O la won da bi eni to laala. O no winu a o keferi pe Oluwa seun la fun wa. Obadiah 1:17. Oni pe ni ori oke sioni, itusile yo wa ti wa mimo ati pe le Jacob yo gba ikolo won pada. Yo be ni mo ka fun ni isin yen. Oyinbo ni mo ka tele. Olorun ma so nipa ida pada. Tele ka for Samuel chapter 30. Nigba to kore David lo, Oluwa da gbogbo e pada fun. Olorun bo ti man da ogo pada bo ti nda ire pada bo ti nda ise pada bo ti nda aya pada bo ti nda oko pada bo ti nda aisiki pada ohun taye gba lowo eyan bo ti nda pada olorun mo olorun so pe koni si pe koni sogun ori pe ninu aye ori idojuko oni sugba etuduka mo segun aye so it's going to be very very powerful tomorrow ala keta Lẹyin da pada ti Oluwa be se eleketa Oluwa ni pe awon ko je gbese Oluwa ni won je gbese Oluwa ni ka awon yen bu omi sinu eri lale yi pe ko bu omi sinu eri omi won ba ni o ko ma ro sinu ike ko do na ro la Oluwa lo fe so gbese o ba je 1 billion Oluwa ni mo fe so gbese yen awon Dubai ti je gbese ri Won ya won lati bi build ilu won ni. Olorun ba won so gbese yen so. Leni nsin, ilu won pelu awon ilu to ya won eyan lowo. It's one of the most beautiful country in the world. KFC, eni to dale, o ya o fi bere. Se Olorun ti ba so tan, the KFC today is all over the world. And it's one of the company to ni owo lowo. I mo ye complete won dare te won ye won lati bi dale ni pala won de ba won so gbese won ti be to pada gbe won ga oluwa be so gbese lola oluwa ni ke bomi sinu eri ke aro na e wa ro sinu kekere kan e wa gbe wa la aro la elekerin awon to duwa fe se lola elekerin oluwa ni pe ohun fe se ogun oju ola eyin te ma ni ibalopo oju ola eyin te man jeun loju ala nkan buruku ni o ifaseyin buruku ni kini yen o baba na ifaseyin buruku ni o ohun ni o fi si owo lowo ehun de lo nfa promise and fail ohun lo nfa promise and fail ohun lo nfa to je pe to ba promise yen nkan won ni se lo bi for no reason won ko dede ma ko ira e to de won ton fun eje loju ala yen ki se onje ti won jere lo fun eje won poison spirit yen won poison mind yen ni ebo na fun eje loju ala ebo ti won gbe ka to gbe lori e loju aye lo nje loju ala yen ohun lo fa iko ohun lo fa amubo ohun lo fa trade only ohun fe se ogun oju ala ele karun o lo so pe eyin te fe rinrin ajo te fe lo si ilu oyinbo eyin te ma tin gbo pe e fe lo si ilu oyinbo ati eyin to pe e won dura fun oko rere tabi aya rere Tabe ti wa nile oko igbeyawo yen o shake abe wa ninu oyun Olorun fe lo mi fun yin laaro la so don't stay late ko to de lola ko tetede emi na gentleman tetede ni so aro la ko tetede ma de ma expect ye o to ma nbo lola to ba ti nbo everybody ma so fun yin sin lori afefe e wa ma pe e ma pe mi ti number yin ma fi wole tori in comedy na ni elekeji kojo te mara ohun te ni lowo ni lastly
only one king suffering ye ke kenya we lola teba timbo olani on the 12th of the Sunday oshukeje only one kenya we teba timbo la rola made dawa ko invite ye nyowa toba timbo lola only one king ya photo in simimo only one king ya note our pictures in ama lo pictures lola muto ko e wa ko de muta won me na wa to ba tin bo lola wa ma pe mi fun ko e kan to ku number me to ma pe sire 08025523849 08025523849 last number ko to ku re 08130476370 Bonigbe Keji 08130476370 Boy ma de church ware to ba tin bo la rola anywhere to ba tin bo wo ma to agbado ijaye wo ma to agbado ije ole wo lo shodi ole wo ni yan opaja ole wo anywhere ole wo ni beggar wo bole ni ijaye bus stop wo ma to agbado ijaye bole ni ijaye bus stop wa gbe okada maruwa ni o okada ni o ko se nti o mo church wa so pe lo di church power ororo tabi church bishop adebowale on ba gbe debe ago mefa lo ma bere service so mo te mo ejo gbogbo yin te wa njo thursday te ba mi tony botlosis mountain ejo ma binu eyin te wa njo monday tony service te ba mi church ejo ma binu eyin te wa tuesday na te ba mi ejo ma binu eyin te wa njo wednesday na tori wa service ni monday tuesday wednesday and thursday te ba mi mo follow be yin e ma binu so mo ti wa around arola e ma bo and ti e ba ni for counseling but tell you why you turn me o sinle mo lo gbadura fun lori oke na ni so mo ti wa around arola come as early as possible wa furuko e kale fun counseling I'm going to see you tomorrow morning I love you so much good night.